0: àkókò ipa bọ́lẹ́ ń do jìnnì ni àlọ́ pàdé bọ́lẹ́ tó ká kótótó ẹ̀sìn ọ̀ma o.
1: ẹ bá tẹ ẹ ló dùn ara tọkẹ fìlà ọ̀hún
0: ẹ bá sọgbẹ ní.
2: àbí
1: òvítọ ẹ ní fìlà ẹ mọ fìlà ọ̀hún fìlà ọ̀hún fìlà ọ̀hún gbígbé ara dèbè tó ń bọ ẹṣọ ara dẹrọ bàbá rẹ.
0: ló mẹ̀tẹ̀ tó rò nínú ẹ mẹ̀tẹ̀ tó rò nínú ẹ dìnnà yé vi ní eroko dona àdìyàn tọwọ ẹyin ni. bọ̀ẹ́bí ní sùn ìtọ́nu vitọ́n lẹ.
2: ganji
1: bọ̀ ẹ ṣe gbọ̀nmọ́. pọ́n bí fún ẹ̀fọ́ rẹ̀ yíta yìí jà ń lọ gbàdúgbò tó báyìí bẹ́ẹ̀ yìí lọ́rọ̀ àgbàṣẹ bẹ́ẹ̀ ní wọ́n ó dó pèrè ìwé tọ́lẹ̀ bíi ilé yìí dàgbọ́n gbọ́n mọ̀rọ̀ fílẹ̀ ìfẹ́ nìtọ́ ìdílé báyìí níyì lọ yàn lọ sí fàmí lẹ̀ kó pèrè ìwé tọ́ kù wọ́n yẹ lásán bí sùn lọ sí fàmí lẹ̀ kò náà sọ yìí rọ gbọ́n náà ṣe fọlọ́ tẹ̀lé ìbọn náà dọ̀ ndé mi kọfí àti ìlọdì ndé kaba yẹn mi kọtọ ló mẹsùn gbọ náà do fámìlì tọ́lẹ̀ bẹ̀ yìí rámọ̀ lọ́kọ́tọ́ nyɔnu lɔ ɛdo ka ndi naba yi nyɔnu lɔ níbi agbawo tɔtɔ kɔɛ bɔnfi eke lɔ gbegbe de yi ko dɔ kpla vi lɔ da lɔmɛ na asi surɔ diɛ lɔ bɔnfi de do ko na mɔ evi tɔ vi lɔ ninɔ lɔ kpe ne lɔ dzi ni kpla vi tɔ bɔn vi lɔ kpe lɔ dzena dzina kɔtɔ etɔ lɔ bɔnfi tɔ na gɔdza lɔ etɔ mɛ ni vi tɔ wa ma so etɔ de vo ena da mɛ lɔ ne ɛnu ebi gble mɛ nazɔ do vi tɔ do fɛ mɛ mọ̀ọ́yá báyìí lọ́gbọ̀nrẹ́ ní tẹ́pọ̀ kò yíra o àṣìẹ̀sí mẹ́rẹ́ fàmílì tán owó ọ̀sùn tọ́lẹ̀ dé o sún lọ sí o mẹ́rù mẹ́sì yìí dìran ẹ lásán mọ̀ fàmílì wọ̀ sínú ẹ̀rá kúrí ẹ̀rá dán nígbà tó lọ́mí jẹ́ ìwà yíra ẹgbẹ́ rẹ̀ ní èédò ọ̀hún lọ nípínlẹ̀ àfihàn ọ̀fìdè lòfin ọ̀fìdè ọba yìí fihàn mọ́ ìmẹ̀lẹ̀ tán nípínlẹ̀ àfihàn kò pọ̀ ọ̀nù kọ̀mẹ̀ dé kọ́tọ́ ẹ̀rọ jà sí fọlọ́gbẹ́ lọ́kọ́tọ́ ẹ̀rọ jà sí fọlọ́gbẹ́ dàgbére yìí mẹ́lẹ̀ ní gbogbo wọn kò ta ọ̀ ẹ̀bọ̀ ní ẹ̀rọ kámẹ́ lọ́kọ́tọ́ búburú mẹ́lọ. sọ̀rọ̀ ìjà ní ìyàbọ̀ gbẹ́ tọ̀ ẹ̀ ní mẹ̀lẹ́gbò sọ ní mi kọ́tọ̀
0: mẹ̀lẹ́sọ̀rọ̀ yìí ń báy ẹlẹ adọ asitọ si.
1: ní ekpele mo wà lọ mìíràn mọ de ní kò mẹgbẹlẹ kò mẹ màwúrò dáwọ ẹgbọn mìíràn mọ mọ.
0: ẹ gaji.
1: ní kò mẹgbẹlẹ kò mẹlẹ jà mìíràn mọ nínú ẹlẹ bíbí màwúrò dáwọ lọ dáwọ parí jìbọ ẹ náà mọ bọ fún ìdí lọ ẹ fún rẹ ẹ pọ mìíràn lọ dá pọ ẹ má ka jọ àwọn ẹ má yọ àlọ dókò ẹni alẹ nínú ẹ fún ẹ má yọ ndé náà báyìí lọ gbọgbọ náà ló mọ fífo rẹ ẹ bẹ ní mẹ́yà kọ́ ló wọ́n tó mẹ́ dé mẹ́rẹ́ rẹ̀ fún ẹ̀ ní ẹ̀ tẹ̀ wá ẹ̀ yàn lọ ní ìlà sọ̀nù yẹn náà.
0: ẹ wá ẹ̀ dọ̀ mi bá sọ gbọ̀n fi egbọ̀n mi délé ẹni má sọ gbọ̀n bó pé mi lè.
1: ẹ̀bọ̀ kó fún mọ̀ ẹ̀ náà bá egbọ̀n ní tẹ́pọ̀ wò yìí náà kó lọ sí kúrú mọ̀ ẹ̀ náà mọ̀tẹ́ akọ́ta ẹ̀ náà mọ̀tẹ́ ẹ̀dógún ẹ̀ náà libéré sí pẹ̀bí dé
2: ẹni ọmọ ẹrú kí fún òfin ní mọ jẹwẹ ọ
0: ẹnára pọ mọ ẹ ìsàndé ṣé máa tẹn ẹdọ mi tirẹlẹ máa ò kẹdẹwẹ tún mẹyìn kretien dàgbé egbèjìnlẹ dé máa ò kẹdẹwẹ tún dé yìnyín torí mọwútú lóbonú yẹdọǹdé bá rò kótó gbé yìnyín tó kọtàn mẹ ṣé máa tẹn wẹdọ mọdọ ẹ. náà ó ṣe tún ẹdọ nuwẹdọ jíjẹwẹ dé yànnú ọwẹ yígbé lóbo mìíràn ká súnú ọ sí kọtàn léyàn náà wá igbe wo mọ ẹdọ déjà ẹnà kó sí kó ẹgbẹ gbèjì ònú fìtàn mẹkó ọbọdọ mi jẹlẹlẹ lèé kó ẹyin gbẹ yọ náà ó ṣe tún dọ mi jẹlẹlẹ nídọọnù fìtàn mẹkó èjìfì ní súnú ọ lẹnidọ lèé kó ẹyin gbọn ni dáwọ
2: mẹkó àkànnù. mẹtí kanú ọtọnu sí a.
1: ọ mẹ kó lọ lẹwẹ ni.
2: lẹwẹ ni kúrò sí àgbẹtọ mẹtọ mi kú àbọ.
1: mẹ kó lọ jí.
2: mẹtí ẹ ń kúrò.
1: Mẹ̀dọ́gbẹ̀nu Nàdúkọ̀nù.
2: Nàdúkọ̀nù ló pètò ìsìwẹ̀ bí.
0: Èyí gbẹ̀nu ẹ̀.
1: Mẹ̀dọ́gbẹ̀nu Dade Mọ̀jẹ́nu.
0: Ẹ sọ ara ọ̀nu ẹ̀.
1: Ẹlẹ́mìíràn àdúgbò kan bienvenu.
0: Ẹ mọ̀ pé ọfà sọ̀mọ́ ti rẹ̀.
2: Ti ọ́ dùgbò ọfà mọ́ mẹ́ra kó bienvenu.
1: Ẹ gbé ọfà mọ́ mẹ́dọ́gbẹ̀nu gọbọ lọ kárí.
2: Wọ́n ẹ̀sùn ọ̀gbẹ́ ọfà.
1: Dàgbò jí gan, mo ń kún àgbo sọ́yìn ẹ̀fún mi, mo wà yí ọ̀ yìí, ẹ̀fún àpọ́nlọ́ yẹn bí omi. Ó náà, mo sọ pàrọ̀ pàrọ̀ fún ẹ̀rù.
0: Lẹ́yìn kọ́tọ́ yìí dò yìí wẹ́ ọ. pepe ya si asa okpare mi ka so mo do kan wa
1: o ena wa
2: ite ito me mi no mo si
0: eh aso mi do bo kan
1: o ko mi mi me o gbaja bile to hun le hunter mi ja fun no I don hunter mi ja fun di o me ke gina compounder
0: hunter
1: e nte do si fun me be do ndu wa na du ke
0: ewe
1: hunter e ndo be de bu me bomo na tno je mo wonyere sugbetero fine ka bi te to men ka se do e hota ho je fun
0: nde che do ti to a menu konton de ala yoro mene we
1: eh ne donko me ka mo do je do ti jore me ko mi ton le se nai bo no gbe bo do ji kaka mo ko nu sa ma be we ma bo se ndo ide ko sa te mo e o me me ti bile o mi bo do je mo konton do dai ti wa to kwa ka gbeto ya je bo so we ma yon dowe mi moro hoto ene odion e funu ye dewe do kwende yin do ai ka ropo bo ko wa yen gona bo mo hoto chen we bo mi lodu ndo po be mi do po adi ko na se to un sin yen bo un sin a bo bi do ko no me ano go go to po se do we yo me bien to wa bo de bo sa papa bo ya o to we wa no bi tin go go po se do we ere nu wa re de me seju aton se bi bi de na se bi yen e gba le bi ku yen non dero poro to come dio quanto quanto
0: ba akado asiro come
2: eh akon si maruwe
1: mi te ja se do we quanto quanto de quanto bo meni o go mi no do we a o si asi abafio pele ban anyonu do te o tu nyonu no se yo se bi o se do quanto go azan fo gbe bo de quanto no bloka no ele bloka fio de su do kaka bo yo sinu aro fi o ba we o no we no se do be ndo hoto ti hoto ti we o do mi ne ngba le bo e do aro ali ene mo we
2: o hera imo
1: mi mo donc ka fa amo fi ne fi di ya di ya ye o do o ase be kwet no se o yun se do je kwen di le te bo i mesi gombo a se to di te de gon kwa ga mesi gon pon a ase je ka je ko kwen ko to de pon gbere ka je gbe a
0: wa le su we
1: ndanu ko te ka si se po ro di le te ko te ka se ko to po mi ko
0: ko I don't fi vo awon so ba no say do si
1: eh bu bo le si bu bo re la si ti
0: o wa ta
1: o mo mi ya o wa e ma mo wo sugbe to e na gbe si di aso lo
0: ko e do mo e do mo
1: ye ma se ase to se lo di re yin ako ko yi ko ako to si yen ne tabi ndo ko ko ni wa yi wa mi ko to ne o da ni ble ata ko ko ene gudu ko wa je gudu to wa si tu bi ne
2: ye
1: ma lo ko na bi de ne yon wo la fa tro effect yon wo fa di bo yon be black de bua
0: ma lo fa to
1: wo na la si to se do bu konto to gon wa iko wa konto to e iko to we ta ki wa mi ndo ndo to me ha iko to ko e gudo eni onu wa je gudo to e ma si tu ne to nwe konto on bo nwe gbe su konto on bo lo wa mo gbede gbede ya ti de de me do ni we ke ti ri o gbe bi complete ko me lo te da gba pe o mo na bi a ko ra su ko ji ma te iwe oko e de bo de ko to je do ko bi mi to ole da si tun lo di bo e ji nje bi do re
2: pe
1: nje bi do bo da gba na lu ko mu ni pe da ko ya ji so je we abo ya gan bi ni igba
0: ele
1: de blow ena mi lo ku ne je na lu ko ni paso ni le mo blow iron blow a be mi ti a de fe ni o iye tu dagbo ti na mi no ko no po le be ro ni temu ye a to ko me be te mi te se o si temu na ya bo me te so gbe o iye de bi na bo si temu me te so a sa ko ko ya si ton me ko to ton e copy ya ya le
2: be do wa na o e ni kan je mo bi me sun le ro na se do ne
0: e
1: ni wa na
2: ko se do mo a
1: o do ko ne pon bo yen se bo yen su ka ri dagbo ti ka o bi mo o ka ji me ro pon mi do ko mi de pon bo mi o jo do o yen a wa gbo do ko mi mo ko ton wa do ko ni wa ko do mi o ko ton wa da e da bo ti na je un yen so mi o ko igbe mi da yi
2: ganji ganji he na do mo
1: a be se ne wa ba so a si to le si ji a a ko no to si copy ya ya do ko na ha de ko du bo jo do ka be ma du bo jo ba mo ye do o ko ko ya o se fin deja
2: lo
1: ka ko me ni o ko wa
2: ayin gbe su ne
1: ayin gbe su ne
2: kan ji ka chenu
1: e o mo je me lo do be gbe su ne do ko ne ta e to du ta to nu ti ya
2: mais ko bienvenue
1: ta bo ti do
2: mais rena do be ji hon tonton e kun ko de lo lo do hon ton e yan e ji
1: be wa ko se me ne ko ku si o kai ni o me ko wa mo si o kai ni o me ko su wa le mi ne ne
0: lo hon ton e mi yi
1: hon ton mi ba me o ji ka ba me do a ji o do bo je mi ku mo ba hoto wo ko ara ti an mi laibo da de glo me de ku si glo me de o
0: alo kuli e blo mi de egbe bo bo ma so ke ya nu alo kuli bo so tuno ne yan alo kuli bo mi de kon egbe a ba don wa kha mi le keke ni
2: be yan chonu we be
1: eyan ha nai ati ni bo group me group de la mi group le attention wo no je fun ti mo ko to le mewe
0: abi
1: de whatsapp me le
0: eh
1: in boss le
0: eh
1: popi and am out do flam de da ya pe so no pugo in gana so no je flam glogolo le
0: o yen
1: eh
0: whatever
1: no e do se mo do yun ni na o meche on am abun le ati tu me meto le bi ya donc popo mo ko to njo ase o tubo bi opo do but dey to le en de ne
0: Then they are going to be a more than a second. Lobo ka khle bo yoro fi epo le bi lobo dona bo nu ye ni tun lo mi chirele no eton nu de to si on e bo nu fi me ko de sunu tun lo no emi to ma o che tu ni pla mi tede bo nu me lo ko fi ne bo mi na yi bele un pe to bo na ya cho pa sa
2: eyo me che kan nu to nu isi a
1: da bo ki gan na ko fun
2: mi fon da gusi agbe to me to mi ko
1: mi na ko vi no bi me
0: eh to
1: Toto.
0: Ah, ya la bije. Wa la bije ba yo bi do papa we ma yo mi do nle o de toto emi.
1: Me result o ro ni am. Radio si kon ton le.
0: Ah, e wa to do. E wa to do ya toto.
1: Ai me ne kwini yo. Don di aye mo ko yi.
0: E ba gba do je bi ku jira po wa e de bi po toto yin we yi.
1: Eh mi yan yan le mi no kun si gbogbo mi o me yo ro papa papa papa re o re ya papa e
0: ah
1: re ya ku e ti
2: o ba ho no bi bayi
1: da wuji ga
2: you do pat down like this me dey let him boy e big ganje so no papa papa se papa
1: ah e le papi
2: e de o iro to ati pe ni papa
1: e go e pepe wa
0: pepe o ta go yura vire
1: Oh, who am I? What the year? Any who barabara ribo, Elena, mean me,
0: Abby?
1: Me do hot on the demi, I want your hot on the
2: way.
1: You know, I don't know. Amo ko ka fine diyan ayi ka wonu ya nya wa ni we ya
0: ma o ka re
1: ha be su so mo afford bua
0: e wo
1: nya ko gbe un ni dope nu o ma o wo dope nu mesin ton le
0: bo to pe nu he me e jori o
1: nya ko gbe re ya e na o pili bo
0: mama ni to pe nu he no me e jori o do e no e duro ton bro le aduro te
1: amo na o pili
0: e o o toto e Ama mando be de tono come vaji.
2: Kanji.
1: Come vano kuto kwa sinu wapo.
0: Ewe.
1: Come vano kuto kwa sinu ante ete yon se debulo wa.
2: Blauti.
1: Men do honto ekbe di le o. Kwa man aye ta men ikonji.
0: Mwwe.
1: Ewe zon mi mando me kore o. E de wukaka. E no. E de wukaka. Wona aje sun bigbe nwi yo. Yon se men do sun bigbe si an logi.
0: Ne,
1: on donne à voir un bout de bouche avec cacao.
3: Non, qu'on dormait. On dormait. Non, ça, mais nous sommes bien bien là. Dame, on l'a magouné, il est tourné dans le bion.
0: Ah
3: oui. Mais on l'a goûté, mais il est là, on dit moi, on dit moi. À mon décon. À mon décon, ouais, mais. Et quand on nous est là, ni à l'eau, ni le son, le parquet, nous. Ah ouais. Mon mère, ben, a bien content, tu es là, il y a où l'écho.
0: Wanyi wano tome so e finesi?
3: Nte?
0: Wanyi?
3: Ha? Wanyi lo dobo me.
0: E lo dobo a?
3: E lo dobo disi, eh? Ha?
0: Tonton?
3: Wanyi lo dobo. E te we no yabo yon do, ma bia koli me wo. Yon le kono uwe me. Yon le a, si yame, mitin do nye biyo a.
0: E lo biyo me, ama kwek be a ye, lo biyo diyo we.
3: Ene yi kore teka apno yano do ma biyo fne, ye dosi yon. Yeme a zi, yeme yon kwe si le ma dosi ya. E do, lo kwe senti bo, e do, fye lo, kono biyo, ome ole jino yi fine. Bo ya, eno da, eno, azanwa, eno, kwa, mou. Pe di no, yon le yi klek pa, bo yi kono, bo yi bi vano kwa.
0: Nen nan we. Mi siye di.
3: Awa, yon le zo e siye, mi nan a, yi ka yin nou do.
0: Mi siye di.
3: E, kom mi nan le zo e zi, mi nan a do yi.
4: Hogbigba ka dokwe zizan e soro mo ga enwa do bati deze kule beru bati mat karo 60x60 do chaka tonji pon ite fayan si yetele ton le ume dagbe no le bebe se chaki uwe pon gbanu kuwe po metri kare evoa ajoka nda dagbe no sal de ben kaka ije nubeji bido kwa chaki kare koko nga enu kogba ntente me mikuro yungwa nale kodo da dagbe devu le kodo kwa choro kibe mimo ilo kon kwe dia bati deze ga enu ton azomo kaka ije avivo suan za ton tanton gogwe batimat do numi do kwe metan gwe
5: akako dagbon e doko po penu kun viwe a nuyin mohun wore gwide bo wore me po gwi ponodo edo moye do o ma donu kun tonpo sida son pansi sona yonwe o e da siwe ajurando mo je me kuoton hu mohun kuku alokan 7344 fatawe besin tenigbe kakaide akoso sangbele bi dan teneme zanzan ije gan tewe me gbadanu
6: won lo abms e da lo da lo me ha ga ho ito ho sa no pe nu kun do la me na no kanji we e wa

0: écoutez sur les antennes de Radio Tokpa FM 104.3 tous les mardis de 10h30 à 11h30 l'émission Santé présentée par le Centre Hospitalier Universitaire de la Mère et de l'Enfant Lagune CHU MEL.
1: Ah, Ojoayo, Ojoadun lo suyo.
2: Lọ́kùnrin àti lóbìnrin níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin, ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ-ìlú ABPC ń tọrọ lọ́dọ̀ oníkálukú yín pé kí ẹ ṣọ́ra gidigidi. Bákan náà kẹ́ ẹ sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlẹ̀ṣẹ̀ ABPC ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ àbí pátákó. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì mọ́ mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé, ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ́ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹnu. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi ba lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeé ṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ọ̀hún ní kíákíá. Ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu, kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ò fi hàn yín níwájú ewu ìkún omi. Ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó ń mójútó ìdáàbòbò àwọn ọmọ-ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ-ìlú pé kí ẹ ṣọ́ra, kẹ́ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ́ ẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín. Ní àpapọ̀, ninu didena ewu isokan ati ikuwa si rere a le din awon ewu ikun omi ku ki a si daabo bo awon emi nigba ti isele pajawi ba sele abi ti e ba nilo iranlowo e pe number 118 ni ofe eyi ni ikede ojulese orilede bene to n boju to oro idaabo bo awon omo
1: oju ayo oju odun lo su yo Ojo ayo, ojo adun lo suyo. Ojo adun, shon lojo ayo.

ẹni bọ́ tóró mi tọ́ èmi yé ń dirọ́ bẹ́ jí mi kóró tó gbèjì mi lọ́bọ̀ mi kóró àgbà gbèjì ní okóró kó mi tán mi yàrá gbàsá dán ló náà lọ ewé ọdún ẹ lọ́bọ̀ ń dọ́bẹ̀ jí ẹ̀ náà zan tiẹ́ láti dán kó mi kó mi náà jẹ́jì ló èdò lè ní débùbò ń dọ́bẹ̀ jí ẹ̀jẹ̀ kan èyò dandandan àrùn náà fínẹ̀ àyè jẹ̀ tó ní wáde náà fínẹ̀ dandandan bá yẹ ọ̀ ta mina tun sinu si.